ojumo re ojumo ayo ojumo dunun lo tun mo mi ni kutukutu owuro toni ire wa mi ri emi ro un meji fa ba mi oke to ju ope lo oba to de mi atayin ololufe ekoni si titi dojo oni opo lo ti ku opo ni won ti di awati opo wa nle wosan ti won ki gbe on ta mi on ro mi be awon kan ti jade leku lowo awon mi ti jade larun lowo bi mo se n ba yin soro yi emi oku fi yo won mo fi dupe lowo ba leda seda ni oba to se mi ati yin titi lati ibere odun titi di wakati owo yi toreru to ba mo nuro ni o mo pe du idire ti mo fi dupe temi lowuro yi ibe oni royin lo tun ro gbede se ti ipo yin latori koni 85 o le ko dondo wa zobia fm loni tin se ojoru ojo keji ninu osu kesan odun 2024 idi ise ni lati mo ni lole adedi ise ma se agbole lopo ni tohun baliki zero wa mi ri omo lawa ni o ma karoyan un fun yin eja murin ajopon lowuro yi latori are bola ahmed tinubu nibi ti are ti soro gbe isejoba re lori atunse leke eto oro aje orilede yi are ni awon ti gbe awon igbese to pe lati je ke eto oro aje orilede wa kogbere so si trillion kan dollar ti yo ba fi de odun 2030 iwon esi oro fun atiku lori bo se nbenu atelu isejoba re to fi awon orilede sinu iya ti ise olojo pipe bakan na ni ile ise olopo orilede yi ati igbimo to nri si eto alafia ni orilede wa ti ajagun feyinti general abdulsalam abubakar dari ti bere si ni gbe awon igbese lati dena awon ija oselu ati awon oro to le darugudu sile lati bi ipolongo ibo fun idibo odun 2027 se ti gbera so bayi leko oro epo ile ise to nri si ipese epo pentirolu nile wa nnpcl ti so di mo ipowo ti o to 7.91 trillion naira ni awon ti san sinu apo fowopamọ ijọba apapọ orilede yi laarin osu meje pere bakan naa ni won ni yiniyini kẹni le se mi ilewe giga fasiti ibadan ui ti fi ami ẹyẹ da ọkan ninu awon ololufe are bola tinubu lola iyun kẹhinde olosebi kan fun ipa to ko lati de ẹka imọ ere idaraya silẹ ninu ọgba ileiwe ọhun lagbo oselu ẹyẹ gbe oselu pdp ele ti saminu turaki dari ti ki ngbese igbimo g100 lẹyin lati jake awon egbe oselu alatako parapọ lati fi ẹyin egbe oselu apc lele ninu idibo ọdun 2027 bakan naa ni ajo inec ti kọ ẹsun ti egbe oselu ndc fi kan won lori bi oruko awon kan ti won ko damu ninu egbe oselu ohun se wa lara awon oludije dupo ti ajo inec fi sita ṣùgbọ́n àjọ inec ti kọ ẹ̀sùn náà wọn ní ẹgbẹ́ òṣèlú ndc ni wọn yọ orúkọ àwọn kan kúrò tí wọn sì fi orúkọ àwọn mìíràn rọ́pò bákan náà ni olùdíje dupò gómìnà pínlẹ̀ kánò lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú ndc aminu gorzo ti bẹ̀rẹ̀ sí ní benue àtẹlu bí àwọn agbẹ́mọṣẹ́ ń ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ mẹ́rin nípínlẹ̀ tá a wà yìí ó sì ti pe ìpè fún ìtàbù tó péye fún àwọn aráàlú bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti kọ ìròyìn nípa wípé àwọn ọlọ́pàá fi èéfín tajútajú sí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lójú lásìkò tí wọ́n ń ṣe ìfẹ̀hónú hàn wọ́n ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn ọ̀hún kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá gẹ́lẹ́ bí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kwara ṣe ti kéde wípé ipò àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin méjì sábà gideon àti olúṣọlá ọdẹtúndùn ti ṣòfò lásìkò tá a wà yìí látàrí bí wọn ṣe fi ẹgbẹ òṣèlú apc sílẹ darapọ mọ ẹgbẹ òṣèlú pdp bákan náà ni ìjọba ìpínlẹ ogun ti bẹrẹ sí ní ṣe ìkìlọ fún àwọn olùgbé ìpínlẹ ọhún láti bẹrẹ sí ní gbáradì fún omíyalé àgbàrá ya ṣọọbù nípalẹmọ fún ìpele kejì àsìkò òjò tá ó fẹ wọlé yìí wọn ní àwọn tí wọn bá ń gbé ní àwọn agbègbè tí omíyalé ti ń ṣọṣẹ kí wọn má sun àsùnpeyè ọfẹrẹ gẹgẹ ó di òkè òkun níbi tí àjọ ìṣọ̀kan àgbáyé un ti ṣe ìkìlọ̀ wípé gbogbo àgbáyé gbúdọ̀ gbé ìgbésẹ̀ tó nípọn kíákíá lórí àtànkálẹ̀ àrùn ebola látàrí bí àrùn ọ̀hún ṣe ti gbòjìrà sí ní orílẹ̀-èdè dr congo tí ó sì ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí òǹkà àwọn ènìyàn 3000 lẹ́kẹ̀rẹ́ ìdárayá lówùrọ̀ tòní agbábọ́ọ̀lù ọwọ́ àárín fún ikọ̀ agbábọ́ọ̀lù chelsea tẹ́lẹ̀ enzo fernandez ti sọ́dí alábàjọ tó fi pinnu láti darapọ̀ mọ́ ikọ̀ manchester city ó ní òun ti ṣetán láti kojú àwọn ìpèníjà tuntun ó ní òun sì fẹ́ ran ikọ̀ man city lọ́wọ́ láti tẹ̀síwájú nínú títẹ́wọ́gbà ife ẹ̀yẹ
iroyin ka ibe oni iroyin oni ju bayi lo latori ikani 95 o le kodo ndo wa Zobia FM nje tupa ewa ni dede ago ko ku seju 15 nigba ta ma mu iroyin ka kiri le wa ti loki ogun wa se ti gbo yin baliki zere wa mi ri la wa lo ka royin fun yin lowuro yi gbogbo ire ola ike ati ge to nbe ninu osu keson yi temi ati yin lo ma je lagboro olohun